èmi ò gbójú mi sí orókè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ èdèmọ̀rẹ̀ wá tí ọba kó dá wa sí.